láti yẹra fún à ń jẹ́ kí àwọn ọmọ wọn máa fara gba ìfin náà ògùn ìfọn èyí tí wọ́n máa ń tàn sínú ilé. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ akin láti mú ìdàgbàsókè bá ètò àgbẹ̀ pàápàá jùlọ lórí ètò ọ̀sìn àwọn ẹranko. Ayé ìnákùná ti kọjá, kò sí ààyè fún ìnákùná lórí àkànṣe iṣẹ́ èyí tí ò ní wúlò fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ nípa ètò ìlera ní èyí tó máa ń bá àwọn ọmọdé jà ti rọ àwọn òbí ní ìpínlẹ̀ Edo wípé kí wọ́n yẹra fún à ń tan ògùn ẹ̀fọn fún ìgbà pípẹ́ nínú ilé, nítorí ó máa ń kó àwọn àìlera tó pọ̀ bá àwọn ọmọdé. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, olùgbé kan ní ìlú Iromi, Ọ̀gbẹ́ni Makomo, rọ àwọn òbí wípé àwọn òbí gbọ́dọ̀ mọ ọ̀nà mìíràn láti dènà ìfọn láti máa jẹ àwọn ọmọ, nítorí wípé nínú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n ti rí wípé èéfín tí wọ́n máa ń tàn tí wọ́n bá fi ń jó ògùn ìfọn tí wọ́n máa ń tàn sínú ilé, ó máa ń fa ìpalára bá àwọn ọmọdé, pàápàá jùlọ àwọn àgbàlagbà náà máa ń kàgbákò àìsàn tí ó bá ti pẹ́ tí àwọn èèyàn bá ti ń fara gba ògùn ìfọn náà. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbégbésẹ̀ láti mú ìdàgbàsókè bá ètò àgbẹ̀ pàápàá jùlọ lórí ètò ọ̀sìn ní ìpínlẹ̀ náà. Ọ̀rọ̀ yìí wáyé nígbà tí àwọn aṣojú ìpínlẹ̀ Edo lọ ṣèpàdé pẹ̀lú ilẹ̀ United